0: and Rich Mix.
1: Naija FM 102.7 wẹ́ bọ́ na àpọ̀tún, ọwọ́ ẹ bọ́ na ẹ̀mẹ́, ọwọ́ ẹ bá na àpẹ́ egwú di hot.
2: Tune in.